ẹ̀kẹ́ kèdí mà yà wú ẹ̀kọ́ èmi mà ẹ̀kọ́ yà gbé ọ̀nà òkè ọ̀nyẹ̀mẹ̀ ẹ̀yìn mà dúnà tó mi wẹ ọ̀pẹ́ yà fẹ́ yà kí n fi mà wà á dókè ọ̀nyẹ̀mẹ̀ wà bẹ́ẹ̀ wà ó ní wà.

ya iwe ma tegere ne we no ge do na ge ge evu da we akon ofu a ro na ge oni ma do o be nu waru yi emi ke nu nu ho nu kaka bom ma o yo we a lu e kia no ge ke ge re o te ge yo ge re we ro we o ma a ge e se ti mudia eh police na awe police na na na mudia attention ni we amuja attention I take here e won ma wo kegbere eh ya o yeye re ri ona no ti ma we gege ogi owo ma ko won da obi mi kimi ni wa royi ro do ni mo ro yo we e ko wa ro e kan ye no be gi we ni o he de do ka ma we we he we ri e ka ma we ge ni we o ga ro e ni ana o ga ma be de o ti e te ga gi o eh ye ma ri no ge ya ro ni a ro da we to gi o wa wa do mo ni wa enwe gede gbe e ni hi ẹmọ pàwérò ni màtá ni wà wẹ egu ọrọ àwù ní ó ìgarọ adùnkà wẹ yówó egu ọsọrọ egu yówó rẹ wọ́n sì ẹ̀nàná káwẹ ọsọrẹ wọ́n sì ẹ̀nàná káwẹ yówó rẹ dàlúhàn ọrẹ yówó rẹ kẹkẹ wọ́n sọrẹ ẹ̀rùndọ́ ni òkánà ni màkínyà bẹ sùn rà dàn ìhọ rẹ náà àìhúnà ni màkínyà bẹ sùn rà iṣó náà màá dẹrẹ ìhùn náà màá zẹkíyà màá dó dẹrẹ alúhàn ọrẹ ọsọrẹ kẹkẹ wẹ yówó rẹ. Wagi madawi.